0: ṣe wọn ni tó ṣe sọ́jà ju abẹ́. Náà ẹ jẹ́ mọ́ lọ lé ẹ̀wò bí nǹkan ṣe ń lọ ṣé ìwọ náà ṣe sọ̀ dájú báyìí. Sálàánú èèyàn ni ọ́. Gbogbo ẹnikẹ́ni tí ó ra ànúgbà láyé bíbélì ní alábùkún ni fún àwọn tó ń ṣàánú torí pé wọ́n ra ànúgbà. You must have a good heart. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ mú ọ̀rẹ́ àánú jáde. Mo ti sọ fún yín pé Olúwa ní ká máa fi ọ̀rẹ́ àánú lẹ̀ títí tí ó fi dìjọ Sunday. Bẹ́ẹ̀ làwọn kan sanwó 1000. Bọ́ ọba sanwó 1000 látijọ́ Monday títí wọ Sunday 7000 lọ san yẹn. Ìwọ náà ti bá wa dá ṣíṣe afẹ́fẹ́. Òní tó lọ́jọ́ kàrúnú ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rúbọ àánú. Bóyá wọ́n bù wá. 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ni yóò tún gbé jáde. Kí n tó mọ lọ sórí Facebook, kí n tó mọ lọ sí YouTube. Ẹsẹ̀ Bíbélì ta fẹ́ kà lónìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá. Ìwé Psalm 65 títí wọ 70. 65 to 70. O níwe Psalm ta fẹ́ kà. 65 to 70. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Màá ṣe nǹkan kan tó yàtọ̀ lórí Facebook nísìnyí. Lórí TikTok, lórí YouTube. Mo mọ̀ pé ẹ̀yin kan sì tó wà ní ọ̀lídé tó ń gbádùn ọdún. Àwọn kan ti ń lọ bí iṣẹ́ láàárọ̀ yìí. Kinní kan bẹ̀ tí wọ́n ní kí n fi sìn yín jáde. Ẹ wá kúnlẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Bí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe fi kúnlẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin bíi 30 ẹ bá mi gbàdúrà specially fún ikọ̀ àtìrìjú yìí. Bàbá Sólésì Síjú Adé àwọn náà mark birthday wọn lónìí. Bólúwa ṣe ń bẹ tí aláyé ni ayé tí ẹni tó dá òun sì ni ọ̀run. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín Bàbá Síjú Adé Sólésì. Ayé yín yóò mọ lọ láti inú ògo dénú ògo láti inú ọlá wọnú ọlá. Pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ kúnlẹ̀ tẹ mark birthday yín. Ẹgbà ayé tó dùn, ẹgbà ayé tó pọ̀, ẹgbà ayé tó pẹ́. Bàbá Sólésì ẹ̀yin àti ìdílé yín kí Ọlọ́run kọ́ da yín lọ́la jù báyìí lọ. In Jesus name. Ẹ̀yin abiyamọ ẹ̀yin bàbá àwọn bíi 30 ẹ bá mi gbàdúrà lórí nọ́mbà yìí fún bàbá yìí. Ẹni wòlíì Ọdẹ́kúnlé ní kẹ́ ẹ gbàdúrà fún wọn. 08063057706. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rà jẹ jẹun ẹ bá ń gbàdúrà yìí. 08063057706. Ẹ bá mi sọ tẹ́lẹ̀ sí ayé Bàbá Sólésì pé kí wọ́n bẹ̀rẹ̀ sí rí èsì ayọ̀ gbà. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí náà kí ayé wọn kó dùn dalẹ̀. Ó tutù bí omi tí wọ́n pọn láàárọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yìí ire àtàánú kọ́ báyìí. In the name of Jesus Christ. Happy birthday Bàbá. Happy birthday gbogbo ẹ̀yin ọmọ oṣù karùn-ún. Happy wedding anniversary. God bless you. Bí ọ̀tá fẹ́ bọ́ta kọ̀, Nàìjíríà òkùnkùn gbọ́ ní àsìkò wa. Ọdẹ́kúnlé Epaphras. Ibẹ̀ lẹ́tì rí mi lórí Facebook, lórí YouTube àti TikTok láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat. 08081 71 65 66 Ẹ send the message ire àtàánú kọ́ báyìí. You are blessed. It is well with you.
1: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.